0: Finances ní àjẹ́dìẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Promo ní ṣàṣẹ fi 15th April kọ́ 15th July 2026. Ká ọ̀hún, ẹ máa ní mpa ọ̀hún. Ìṣiṣẹ́ kàkà ọ̀hún. FDA àti ẹ̀jẹ̀dìẹ ń kà tó yàtùn.
1: Star 281 hash option 6.
2: Sika! Sika! Abisha! Lady!
1: Fiada!